nice ọpẹ ni tòní from A to Z. Ẹmi olúwa wa sọ ó ní gbogbo àwọn tá a bá jọ péjọpọ̀ ìgbà tí ó bá tó fi di ọjọ́ Friday ọpẹ tí wọn náà ti jáde báwọn èèyàn ṣe ń dúpẹ́ rẹ̀ o gbogbo tí mo ní lọ́wọ́ báyìí kìkì ọpẹ ni ẹ wo bí ìyá yẹn ṣe di ìyá barista very young sister very young lady and ó sì tó ń serve nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n jẹ́ ọlọ́pàá ìjọ in fact mi mọ bó ṣe máa lọlẹ̀ bó ṣe máa rere lẹ̀ nígbà tí ọlọ́run bá ń gbé ọgà ẹ jẹ́ ká ṣe báyìí ìsìn tààrọ̀ ìyàtọ̀ gédégédé dádì mọ́mì ìbẹ̀ bá lè try gbogbo ẹ̀yin ọ̀dọ́ láti ọmọ ọdún.

0: Amen.
1: That is why with anger.
0: Who is always angry at my laughter?
1: Don't thank him for the
0: Juma Suku. I'm going to be weeping every day.
1: Olu asay, that you're kufu.
0: I'm going to judge them with death.
1: Talo fe mani mini nu omije.
0: Who are going to be tears every day?
1: And you have been a bad way.
0: Yes, pray.
1: Talo ni nu omije lo di fe mani.
0: Who says only tears you want to see?
1: Dead a liar. Esso. Esso. Talo fe mani mini nu omije. Alone, I'm going to give him a look. That is why
2: Orúkọ mi ni Adegoke Abosede. Mo wá láti ìlú Ìbàdàn. Ẹlẹ́kẹta tí máa kọ́ síbi bẹ́ẹ̀ ní àkọ́kọ́ tí mo kọ́ wa. Mo mú ìgbàgbọ́ wá síbi. Mo ti máa ń gbórúkọ dáde wa lórí rédíò. Bẹ́ẹ̀ mo ní màá ṣàdébì. Wọ́n dá ó ṣẹlẹ̀ pé wọ́n dá ọmọ mi dúró níbi iṣẹ́. Ẹni tó lòun ò fẹ́ rí tó ní okùnbi tí ó gbà wọ́n ṣàdágbó wọn dúró. Mo wá sọ mo ní I don't take no for answer. Máa dé orí òkè yìí. Wọ́n dẹ̀ máa kún ẹníṣẹ́ padà. So gbà tí mo dé ìbàyí, gbà tí máa ta máa fi parí ọjọ́ mẹ́ta yẹn tó di ọjọ́ Saturday láàárọ̀. Inú mọ́tò ni mo wà kí n tó dé Iwo Road. Ló wá pè mí pé mọ́ mi ṣẹ̀ṣẹ̀ wà lórí òkè. Mo ní mo fẹ́ gbọ́ tẹ́símọ́nì mo ti kúrò ńbẹ̀. Ló wá ní àwọn ti dá wọn padà síbi iṣẹ́ yẹn o. Praise the Lord. Àwọn tí wọ́n ní kan dá wọn dúró, wọ́n á dá wọn sáàkì àwọn méjèèjì.
1: Ẹwà. Ẹni tó fún ọmọ yín ní sack letter. Àwọn méjì tó fún wọn sack
2: letter.
1: Àwọn tí wọ́n sáàkì ọmọ yín tó wà lára wọn, wọ́n wá gba àwọn padà. Mo mọ sọ fún ẹ téèyàn bá síbẹ̀ tó bá tọwọ́ kò burú.
3: Bẹ́ẹ̀ni.
1: Tí ọ̀tá bá gbẹ́ kòtò tó bá jẹ síbẹ̀, kìí ṣe problem.
3: Yes, sir.
1: Gbogbo tí ọ̀tá ẹrù sí ẹ, kó forí ara ẹ pé. Now, tí màmá yìí bá káwọ́ gbéra sílé, bí iṣẹ́ yẹn ó ṣe lọ nìyẹn, ọ̀tá dẹ̀ máa yọ̀ kó rẹ́yìn wọn. Agbára wa yí ọwọ́ padà ẹ tún rẹ́rìí mú lọ lélẹ̀.
3: Amen.
1: Clap for Jesus.
4: Ọ̀rọ̀ yìí ti dé didi.

0: dilaram gbogbo ẹ o stop jẹ pé mo bẹrẹ sí ní bílíbílí ilé ayé tuntun mo wá bẹrẹ sí ní wá sí church ìgbà tó mo wá bẹrẹ sí ní wá sí church ibẹ ni ọlọrun ti dá mi náà tó ní gbèsè mi kan ti sanwó fún mi tí mo ti ní mo fẹ fi ṣe stọọ mi owó yẹn lọ bíi 2.8-3 million so ìgbà tó mo wá tó send owó yẹn sí mi ṣáà mo ṣáà fẹ yẹn fi ṣí stọọ mi sí abẹ́òkúta ìgbà tí máa dé ní stọọ mi tí mo ti sọ fẹ́ gbọ́ mi láti 2015 bí mo fẹ́ ṣí sí ilé wọn ò fẹ́ jẹ́ ẹ ṣe gbogbo fámílì ṣáà gbógun tì mí wọn ní mi ní ṣe sẹ́ mo ní ọlọ́run ṣe bí ọba ẹ̀ màá gbà míì nǹkan tí mo ti ń wá látijọ́ ọjọ́ ẹ̀ tó tún padà tẹ̀mí lọ́wọ́ táwọn ayé ò tún fẹ́ jẹ́ ẹ ṣe mo tún ṣe padà wá sí ṣọ́ọ̀ṣì nìyẹn dáàdì ìgbà tí máa padà wá sí ṣọ́ọ̀ṣì tẹ́ ẹ gbọ́wọ́ lé mi lórí tẹ́ ẹ gbàdúrà fún mi pé ṣé mo gbàgbọ́ wọn nínú gbàgbọ́ ẹni kìlọ̀ mẹ́rin mi wá ìgbà tí máa fi lọ tí máa pe first born wọn sí mi tí máa bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo ẹ̀ fún wọn tí ṣe bẹ̀rẹ̀ sí ní persuade wọn tí mo bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọn tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ẹ̀ ọṣà padà gbà fún mi pé kí ni kó bẹ́ẹ̀ yẹn tagídítagídí ti gbogbo gbogbo ìṣàmúṣà kan lágbára ọlọ́run ọlọ́run ti bá mi ṣe báyìí o àti kan parí mo fẹ́ sọ ẹ̀rí yẹn ní ọjọ́ last sunday of the month last month bọ̀ mo kọ́lùkọ́ lẹ̀ rí mi pè jáde mo dẹ̀ wá síwájú yín mo wá sọ fún pé dáàdì mo ti kọ́stọ̀ mi tán owó ọjà nìkan ló kù àwẹ̀ tí wá ní kábẹ́rẹ́ sí nígbà yìí ní ìjẹta bí ó ní gbèsè ló kan tún ṣe san 200,000 fún mi nìyẹn owó ọjà náà ló kù tí mo wá báyìí kọ́ lọ́n ṣe bí ọba ṣe fún mi báyìí kó ṣe rọrùn fún mi torí 200,000 yẹn ò ká kankan kọ́ lọ́n ṣàánú fún mi kọ́ lọ́n ṣe bí ọba ṣàánú fún mi kó rán àánú ńlá sí mi kí n rí bẹ́ẹ̀ ṣe dáadáa bó ṣe wù mí sí o dáàdì yẹn dẹ̀ ló wù mí kí wọ́n bá mi ṣí ibẹ̀ yẹn ẹ̀yin ló wù mí kí wọ́n bá mi ṣí dáàdì ẹ̀yin ló wù mí kí wọ́n bá mi ṣí lágbára ọlọ́run àní jábọ́ lẹ́yìn yín bí ọwọ ẹ ṣàánú mi ràn dáàdì ẹ ṣàánú mi ẹ mo fẹ́ kẹ bá mi ṣe bábá ń bá rí ẹ níjọ́ tí mo fẹ́ lọ kú ẹ̀rù mi lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ first wife dáàdì mi accident ńlá ṣẹlẹ̀ tó jẹ́ mọ́tò yẹn right off pátápátá ọlọ́run ní kí n má sinmi mọ́tò brt àti danfo ó right off pátápátá wọ́n mo dúpẹ́ fọlọ́run ṣe bí ọba àmọ́ bọ́lọ́run ṣe ń ṣọlá òjòrò rọ̀gàn lọ́jọ́ yẹn tó jẹ́ pé mi ò tètè méèkì ẹ̀ déèkù ìgbà tó máa dé padà fi déèkù tí máa dé ìṣẹ̀rí ìdímù ọ̀nà lásùlùdì ni accident yẹn ṣẹlẹ̀ sí mo lè dúpẹ́ fọlọ́run pé ọlọ́run ṣe bí ọba kó mi yọ mi ò kú mi ò ṣiṣẹ́ mo wà ara mi dá ṣákáṣáká ọ̀rọ̀ ayé ò ṣe mọ́ mi lára pé ògo díẹ̀ mi pé ọlọ́run ṣe mo dúpẹ́ o ṣe bí ọba ẹ ṣe tó bọ̀ bá mi ojú ọ̀rọ̀ mi sí rere ẹ gbàdúrà fún mi ẹ ṣàdúrà fún mi bàbá mi ẹ pẹ́ fún wa o ẹ̀rí mi rèé o.
1: Tẹ́wọ́ síbí lórúkọ yìí ó yà gba ẹ̀rí rẹ̀. Àwọn agbẹ̀wọ̀ yẹn sórí sọ pé ẹlẹ́dàá mi o.
2: Ẹlẹ́dàá mi o.
1: Jẹ́mi náà ò lẹ́rìí.
2: Jẹ́mi náà ò lẹ́rìí.
1: Mo fẹ́ ká yẹ gbọ́ ohun mi.
2: Mo fẹ́ ká yẹ gbọ́ ohun mi.
1: Olúwàjẹ́ ńlẹ́rìí.
2: Olúwàjẹ́ ńlẹ́rìí.
1: Lórúkọ Jésù wà ní tẹ̀sí.
2: In
1: the name of Jesus. Ẹnìkan tiẹ̀ bí mi pé dáàdì ṣé mo lè ṣe fídíò tí n bá ṣe testimony. Yes. Òkìkí rẹ̀ dé nìyẹn. O mọ èèyàn tó máa wọ̀. Ṣé fídíò kò sẹ́ndì ẹ̀? Sẹ́ndì ẹ̀ rí ẹ. Ṣé fídíò sẹ́ndì ẹ̀? Kò dẹ̀ forúkọ ẹ sí. Ẹ sọ̀rọ̀ kò clear. Àwọn wá sẹ́ndì ẹ̀ sórí 08082088888. Mo fẹ́ gbọ́ ẹ̀rí ẹ. Ẹ jẹ́ káwọn èèyàn mọ̀. Pọ́nà ń bẹ̀rí sí òní. Lórúkọ Jésù wà ní testimony. Wà ní testimony. Mo ń retí ẹ láàárọ̀ yìí. Ní gbogbo branches wà pàpàtà. Mo fẹ́ bá ẹ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni, mo fẹ́ ká gbàdúrà tó yàtọ̀. A fẹ́ bá ilẹ̀ sọ̀rọ̀ nítorí ọ̀rọ̀ ẹ. Lókè èpẹ̀, o gbọ́dọ̀ ní àṣeyọrí. Lórúkọ Jésù wà rà ànúgbà. Wà á dẹ̀ ṣe bí ọba. In the name of Jesus. Mo ti sọ lánàá, mo ní lágbára Ọlọ́run. Tó bá ti di àṣálẹ́, aago mẹ́wàá ní ìpàdé yìí ó bẹ̀rẹ̀ ní Lion of Judah Church, No. 30, Power Line of Okunla Street ní Ẹgbẹ́dá. Òní ní ìpàdé ọjọ́ méje ìsọ òru ń bẹ̀rẹ̀. Èmi fúnra mi màá sí ìpàdé yẹn lónìí. Gbogbo ẹ̀yàn wọn lọ́tẹ̀ wà ní Ẹgbẹ́dá. Ẹja pàdé ní Lion of Judah. Ó máa ní agbára. Ìwọ náà mọ̀ pé wòlíì ò ní wárú bẹ̀ láì fún ẹlẹ́bùn. Làbàrú náà mo sọ tẹ́lẹ̀ mo lúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà ne waju oluwa eni ti emi duro aye re ma dide aye re ma dide
2: amen
1: in the name of Jesus gbogbo eyan mo lawo ta mura fun Jerusalem Jordan ya to ba mo information yen dada send the message on the same number 08082088888 send the message ama da lo oro re gboro gbo mo gba dua Olua tin bete mi wa aye re adide
2: amen
1: amun aye re adide
2: amen
1: mo aye re adide
2: amen
1: mo aye re adide
2: amen
1: gba lojo bi oni oni wode anniversary mo gba dua fun yin loruko Jesus e ma ra no gba
2: amen
1: olorun mi si lati oruko wo lo aye re
2: amen
1: ko wo igbeyawo re
2: amen
1: ko dun oni nu
2: amen
1: ati opo dun aye in the name of Jesus
2: amen.
1: Happy birthday and happy wedding anniversary loruko Jesus wa ra no gba
2: amen
1: celebrate because so no one be titi layo adedeji happy birthday to you loruko Jesus e ra no gba
2: amen
1: mo bless apere abo yen mori epon yen sinu bu eje Jesu o ya gbagbara
2: amen
1: ba to ba mu epon yen to bu so mi we ko se to ba ni be ma gba pe ile akopati leyin ba ta ba adun eti e wa lo da sibe nbe ile to ra lo fi sibe adugbo to wu e ti won na fe kole si lo bu die sibe oniruru ona lo le gba lo apare gbagbo ni mo gbadura loruko Jesu wa ra nu gba
2: amen
1: apare gbagbo yo si agbara
2: amen
1: wa mu eri e wa
2: amen
1: la go mejo ni asale ta ma pare loruko yo o ya gba yanu
2: amen
1: gbogbo ewo to ba lanfani lati jo si pelu wa to wa la broad pade mi lale la go mejo lori YouTube lori TikTok ati Facebook o ma ni agbara sa loruko yo ma ra nu gba
2: amen
1: wa ni se bi oba
2: amen
1: Yesu oluwa wa
2: amen
1: koju se ne kan fi da loju bayi pe

0: All right, many thanks for keeping it locked right here on your favorite radio station, Jordan 105.5 FM. All right, I already have on standby God's servant, Reverend Dr. Janet Onolapo, the General Overseer of Abundant Life Gospel Church, ready to unleash what God has loaded out with for the moment. So without wasting further time, church in there, I present to you Reverend Dr. Janet Onolapo. Good morning, now you're live on air.
1: Good morning. E karo gbogbo wa patapata nibi ti a tin gbo mi ni aro yi a dupe lowo Olorun fun anfani ti Olorun fun wa lati ji ri imole ni a dupe tori pe a ji ojuse la agbe apa apa se gbe agbe ese ese se gbe a dupe lowo Olorun tori pe a o ti oju orun bo si oju iku a o de ti oju orun bo si digbadigbadigba pe a n gbe wa lo si ile iwosan o ye ki a ma dupe lowo Olorun beli ni eniyan ba ma yin Oluwa nitori ore re ati nitori ise iyanu re ninu aye awon meda lekan si a dupe wi pe Olorun fun wa ni eti igbo ati aya igba mo de gbadura pe laaro ilekan si oro Olorun ti o tun gbo pe bokun fun eni kankan wa gbogbo eyin te n gbo mi patapata nibi kibi te ba wa mo dupe lowo Olorun fun aye yin mo de gbadura pe loruko Jesu ya ma gbo ara wa ti siwaju ati siwaju si e je ka gbadura baba ni oruko Jesu Christi adupe lowo yin fun anfani yi mo gbadura wi pe ki oro yin ko bukun eni kankan wa leni ki oro yin ko gbo wa soke ibele ni oro yin o ni imole si ipa ona wa o si ni imole si ese wa oluwa e je ki oro yin ko te imole si ese wa ati si ipa ona wa leni ni oruko Jesu Christi oluwa wa ami mo fe ka ninu iwe orin Dafidi Ori 71 ori kokan le ni adorin ori 71 ma ka ese kejila ma de tun ka ese ikerinla ese kejila o ni olorun ma se jina si mi olorun mi yara si iranlowo mi o wa tesi waju o ni sugbon emi o ma reti nigba gbogbo emi o si ma fi iyin ko iyin re hallelujah Dafidi lo so oro yi ta ba ranti pe Dafidi je eni ti o ni opolopo idojuko eni bi osu melo seyin asoro nipa Dafidi lati kekere oni idojuko ti bere ninu aye Dafidi lati ti lo sile igbo lati ma toju awon agutan baba re ise to ye ka awon egbe ma se won na ti sile ko ma se ko anu gbo fun opolopo odun ko to di wi pe won pe lati fi ami roroyan lati di oba ba to de ti tun di oba tan ti fi ami roroyan tan wahala kan tabi omiran fun opolopo odun sugbon ohun kan lo wa nipa ti Dafidi je aladura o je aladura o de je eni to ma yin Olorun o je eni to ma sin Olorun ore mi kan ma so ani ogun o le bori aladura ani sugbon nigbati adura aladura ba gba ipa aladura gun ni le ka mo to dipe Olorun ma nse fun waju ibere wa lo ninu gbogbo yila hi lo ti Dafidi nla koja okan ninu awon adura ti o gba ni Oluwa ma se jina si mi Olorun mi yara si iranlowo mi ko nse pe Olorun ma njina Olorun o kuro nibi to wa ko ki travel e se mo ti eyan ba wa leko pelu enikan tani ya ba travel lo si sokoto awon lo ti jina to ba lo si america awon lo ti jina Olorun o ki travel Olorun o ki rin ajo nibi to wa lori ite ibe na lo wa lori ite nibi to gun wa si ibe lo wa sugbon opolopo igba ti nkan ba nse wa dabi pe Olorun jina si wa bi Dafidi se bo se ri si Dafidi niyan wa ni Oluwa ma jina si mi so adura yen ko ri se adura ti o ye ko gba bo se ri lara eni o ni Olorun mi yara si iranlowo mi Dafidi yen na lo so wi pe emi o gbe oju mi si ori oke won ni nibo ni iranlowo mi o ti wa gangan se lori oke lo ti ma wa ni o ni iranlowo mi yo ti owo Oluwa wa eni to da orun ati aye Dafidi mo wi pe odo Oluwa ni iranlowo won ti wa o wa kokko ti mo fe bi e laaro ni pe nibo ni iranlowo ti e ti nwa ta lo gbojule ta lo gbokan le won ni eni to ba to ni gba on la foro lo Olorun wa yi onikan lo le so gbogbo ninu gbogbo òun ló tó gbójúlé òun ló tó fọ̀rọ̀ lọ gbogbo bí dáfídì ṣe ń káàkiri tá a bá rántí nígbà kan wà tó jẹ́ pé wọ́n ti wọ́n lọ sí ìkógun nígbà tó ṣe máa padà sílé gbogbo ìlú pátápátá àwọn ọ̀tá ti jó gbogbo ẹ̀ wọ́n jó ni kò síyàwó mọ́ kò sọ́mọ mọ́ ọ̀rẹ́ nìkan kan mọ́ wọ́n ti kó gbogbo wọn ní ìdí gẹ́gẹ́ bí nǹkan ogun wọ́n ti kó gbogbo ìyàwó lọ wọ́n ti kó gbogbo ọmọ lọ àwọn dúkìá tó ṣe kó wọ́n ti kó lọ gbogbo dáfídì wá dé pẹ̀lú gbogbo àwọn tí wọ́n àwọn ọmọ ogun ẹ̀ wọ́n dé wọn bíbélì ni wọ́n sunkún tó débi pé wọ́n lè sunkún mọ́ àwọn ọkùnrin géńdé ẹ́ wọ́n sunkún débi pé wọ́n lè sunkún mọ́ ìgbà tó yá dáfídì níwò ẹkún ìtító jẹ́ kí n face reality ẹkún ìtító bíbélì ni ó wá dìde ó wá bèrè lọ́wọ́ ọlọ́run pé olúwa kí ni kí n ṣe mo fẹ́ lé àwọn ọ̀tá yìí lọ ṣé tí n bá lé wọn ṣé màá bá wọn olúwa ní lọ lé wọn wàá bá wọn wàá sì kó ìkógun padà wá tí dáfídì ò bá gbà wípé ìrànlọ́wọ́ rẹ̀ wá láti ọ̀dọ̀ ọlọ́run kò ní tún lọ gbàdúrà ó wà máa wò pé where do I start from níbo ni kí n tún ti bẹ̀rẹ̀ kò ní rò wípé òun lè kó wọn padà ó ti tọ́jọ́ mẹ́ta fún ti kó gbogbo wọn lọ àtìyàwó àtọmọ ìgbà tí ọlọ́run dá dáfídì lójú wípé dáfídì lọ wà á recover dáfídì dẹ̀ sọ fún àwọn tó kọ ní olúwa ní ká lọ o àwọn kan ní lọkọ lọ ni ọlọ́run tí ò sọ lédè wa ọlọ́run yẹ lówá ní ká lọ ká àwọn tó kọ àwọn ẹbí wa lógun tí wọ́n ti lọ fún bí ọjọ́ mẹ́ta gbogbo wọn á ti wọ́n ti tú gbogbo wọn kà ẹni tí ó fẹ́ ìyàwó wa á ti fẹ́ ìyàwó ẹni tí ó fọmọ wa gbogbo tí ó kàn án ọmọ wa wọn á ti pínpín kò sí nǹkan tá a lè wà àwọn olóhùn ṣùgbọ́n dáfídì gbàgbọ́ nínú ọlọ́run ó mọ̀ pé ọlọ́run lè ṣe gbogbo nínú gbogbo ẹni ẹ̀yin tó bá kù tẹ bá lè tẹ̀lé mi ó yẹ ẹjẹ́ ká lọ ṣèbí ńgbà tó lọ ọlọ́run ti dá àwọn yẹn dúró ọlọ́run wà yìí àwa máa rí dì ní ọlọ́run ìjìnlẹ̀ ni ó ti dá àwọn ọ̀tá dúró gbogbo wọn wà ń bẹ̀ wọ́n ń jẹun wọ́n mu wọ́n dùn pé àwọn ti kó ìkógun mo ṣọ́ wípé ẹnìkan sọ pé obìnrin tó pupa ìyẹn ni mo fẹ́ mú ìyẹn ni màá fẹ́ ta bá ti délé eléyà ni àìní ìfẹ́ pupa dúdú ni mo fẹ́ wọ́n á ti máa wò báwọn ṣe fẹ́ pín àwọn ọmọ àwọn ìyàwó àti àwọn ọmọ fine fine girls tí wọ́n kó wọ́n ti ń wo báwọn ṣe máa pín gbogbo dúkìá ṣùgbọ́n dáfídì àti gbogbo àwọn ọmọ ogun ẹ̀ ó ká wọn mọ́ ibẹ̀lẹ̀ sọ pé gbogbo nǹkan tó kó lọ pátápátá ni wọ́n gbà padà àwọn nǹkan míì pàápàá tó ti kó ní gbogbo nǹkan ti kógun wọn kó gbogbo ẹ̀ padà wálé dáfídì ní olúwa yára sí ìrànlọ́wọ́ mi láàárọ̀ yìí mo fẹ́ kó mọ̀ wípé tó o bá ń wá ìrànlọ́wọ́ ọlọ́run nìkan ló lè ṣe ìrànlọ́wọ́ o ènìyàn ò lè ṣe lo àmọ́dẹ fẹ́ kó mọ̀ pé bó ti wù kí nǹkan yẹn ti dojúrú tó má bẹ̀rù má fòyà má ṣèrègún gbàgbọ́ wípé ọlọ́run fúnra rẹ̀ ó lè yára sí ìrànlọ́wọ́ rẹ̀ wà wá jẹ́ kí ọlọ́run ṣe ìrànlọ́wọ́ yẹn ni o ò ní ṣe fúnra rẹ̀ tó bá ṣe fúnra rẹ̀ kò lè lójútùú ṣùgbọ́n ohun kejì tí dáfídì ṣe níbi tó ti ń gbàdúrà fún ìrànlọ́wọ́ ọlọ́run ó wá sọ ó ní èmi o dáfídì èmi ò máa retí nígbà gbogbo ìgbàgbọ́ nìyẹn ìbéèlì ní ìgbàgbọ́ ni ìjẹ́rìí ohun tí à ń retí ìdánilójú ohun tí a kò rí ó ní èmi ò máa retí nígbà gbogbo nítorí nǹkan ó túmọ̀ sí wípé ó lè má ṣẹlẹ̀ lẹ́ni o ó lè má ṣẹlẹ̀ lọ́la o ìrànlọ́wọ́ tí mo ń retí yẹn mo lè má rí ìfarahàn ẹ̀ ṣùgbọ́n màá dúró ní ìrètí ẹlòmíì ò lè dúró ìrètí ò sí ń bẹ̀ ojoojúmọ́ ló máa ń sọ ìrètí náà ṣé ẹni tá à ń pè ní patience pé kí yẹn máa farabalẹ̀ ó jẹ́ èso ẹ̀mí ẹlòmíì ọmọ ọlọ́run ni ṣùgbọ́n kò lè farabalẹ̀ kò lè dúró de ìgbàlà ọlọ́run pírípírípírípírí náà máa fòkiri tẹ́lẹ̀ ò bá ṣe ṣe eléyìí ó ṣe ṣe tí ìbámọ́bi tí mo lọ mọ̀mọ́bi tí mo ti ń bọ̀ rárá ẹni tó bá ti gbọ́ ọlọ́run gbọ́ ó máa ń dúró de ọlọ́run ni ó ní ṣùgbọ́n èmi ò máa retí nígbà gbogbo mi ní retí lẹ́nìí kí n tún máa retí mọ́ lọ́la mi ní jókòó lẹ́nìí kí n máa sọ pé mò ń dúró de ọlọ́run kí n tún wá rìn lọ rárá o mo ti sọ ìtàn sísà wa kan fún yín ó ti pẹ́ ọmọ yẹn ti dàgbà ń sìn ó bá tó bá ti lóyún oyún yà wá lẹ́ni tísà yẹn bá ti lóyún oyún yà wá lẹ́ni ó ti wálẹ̀ bí ẹ̀mẹrin ẹnìkan wá mú wá bá mi kò ń ṣe mẹ́mbà wá ń gbà yẹn mo ṣáà gbàdúrà fún mo sọ fún mo níwò oyún yóò ti wálẹ̀ mọ́ ọmọ ọlọ́run yẹn mo gbàdúrà fún ibi tí ọlọ́run dẹ̀ ti máa ṣe kò pẹ́ ló bá tún lóyún inú gbogbo wá dùn pàtó yín yẹn máa kóṣù mẹ́ta ọ̀rẹ́ ẹ̀ ó wá lọ sọ fún rẹ̀ pé mo mà tún ti lóyún o mà bá mi yọ pé mo ṣáà ń gbàdúrà pé kéléyìí dúró ọ̀rẹ́ ẹ̀ ní má dúró sídìí àdúrà nìkan ma duro si de adura nikan je kin mu e lo sodo baba kan ni okoko maiko baba yen ki ba ti ni o ma be so yin yen ko ni jabo ko se baba yen o si nbe nigba to yin bi meta merin jabo o sa mu lo o sanwo owo gidi iyen si gbere si labe iku o se gbogbo e o ni ma lo yin yen o le jabo inu e ba do ba pada si ko to se meji nigba to yin jabo ko le so fun mi eh oto lemi to wa so fun mi pe bye lo sele won ni e ba mi pe wa mo ni emi oni na elegba o mo ko fe so fun eni bi pe ngba ti olorun bere ise ti olorun gbowo lowo e abi se anybody gba kobo lowo e olorun wa si se tan o wa ro pe baba kan lokoko maiko lo le be dimu no iyan ma gba olorun gbo ni mo ni so ri nisin o ti wa le itori pe olorun ni fun elomi logo e olorun ni fun baba kan logo e to ba wa to yin ba wa duro titi to fi bimo ojo to ba fe se testimony wa so pe ya bo dupe olorun se bayi ninu oke wa de mo pe gbere ti won sin fun e ati baba kan to lo wa to gbowo gbo isile iyen lo je ki nkan sele mo ni olorun o ki gbogbo e fellow mi mo sa gbadura fun mo ni wo lo so fun olorun pe ko dari ji e ka de gbogbo ko ko olorun se yanu mi ko de pe na olorun de se yanu mi oluba tun loyin ah mo ni ohun ti loyin o kini ko se mo ni olorun to soju yen o ma dimu o ma dimu a olorun to ma mu esojuro lori igi te so fi ma mature ko to jabo olorun yen si wa nbe mo ni iwo sa gba olorun gbo ma se olorun bo se nsin olorun olorun de se oyun yen ko ti e pa lara o loyun yen titi osu mesan igba to de ma bimo o bimo ni were o de bimo okunrin ko se anybody to so olorun lo so mo be awon omo olorun o ye ka le gba olorun gbo David so wi pe emi o ma reti ni igba gbogbo nkan keji niyan oni emi o si ma fi iyin ku iyin re wi pe bi mo tin duro yen ma ma yin o na ma fi iyin ku iyin re ma ma fi iyin ku iyin re ma ma fi iyin ku iyin re ku iyin re ma ma fi iyin ku iyin re oni emi yo ma fi ododo re ati igbala re han ni ojo gbogbo ah ododo re igbala re ma ma fi han ma ma so pe olododo ni olorun ma mo so pe olorun nigbala ni olorun ma duro ma ma yin olorun si olorun si yanu abi ko si yanu olorun si yanu ninu aye dafidi o papa joba o joba lori juda o joba lori jerusalem o joba lori israel fun opolopo odun to fi daba to fi dogbo gbogbo nkan to ye ko olorun se fun lati bere to dabi ko fale gba to fi ireti sinu

0: orin rẹ kan.
1: Àkókò orin. Ètò kan ètò kan tí yóò máa dé tètè gbọ́ yín lórí ìkànnì Jordan 105.5 FM ní gbogbo ọjọ́ Àìkú Sunday látàgo mẹ́ta àbọ̀ títí di aago mẹ́rin ìrọ̀lẹ́. Ètò àkókò orin ẹkú àmójúbà látẹnu ọmọ yín títí Láyọ̀ Sórí Olú aka títí láéláé òun la tọ́kù ètò àkókò orin. Lórí ètò yìí àwọn abala tẹ́ máa gbádùn bẹ́ẹ̀ abala àkọ́kọ́ labala ọ̀rọ̀ ìṣítí àti àwọn ẹ̀dọ̀kí nípa bí orin yìí ṣe ṣe pàtàkì fún ènìyàn. Abala ẹlẹ́ẹ̀kejì fẹ̀bún ẹ̀hàn labala tẹ́ ti láǹfààní láti mọ́ pè wọlé láti máa fẹ̀bún yín hàn ìwọ morin kọ pè wọlé lórí ètò àkókò orin lórí ìkànnì Jordan 105.5 FM. Ẹ má ṣe aláìgbọ́ o torí pé ètò ní bá bá ètò.

0: yìí rẹ̀
1: kan. Àkókò orin yìí, àkókò orin yìí, àkókò orin yìí. Ètò kan ètò kan tí yóò máa dé tètè gbọ́ yín lórí ìkànnì Jordan 105.5 FM ní gbogbo ọjọ́ Àìkú Sunday látàgo mẹ́ta àbọ̀ títí di aago mẹ́rin ìrọ̀lẹ́. Ètò àkókò orin yìí ẹkú àmójúbà látẹnu ọmọ yín títí Láyọ̀ Sórí Olú aka títí láéláé òun la tọ́kùn ètò àkókò orin yìí. Lórí ètò yìí àwọn abala tẹ́ máa gbádùn bẹ́ẹ̀ abala àkọ́kọ́ labala ọ̀rọ̀ ìṣítí àti àwọn ẹ̀dọ̀kí nípa bí orin yìí ṣe ṣe pàtàkì fún ènìyàn. Abala ẹlẹ́ẹ̀kejì fẹ̀bún ẹ̀hàn labala tẹ́ ti láǹfààní láti mọ́ pè wọlé láti máa fẹ̀bún yín hàn ìwọ morin kọ pè wọlé lórí ètò àkókò orin yìí lórí ìkànnì Jordan 105.5 FM. Ẹ má ṣàlàyé gbọ́ o torí pé ètò ní bá bá ètò.

ewu àti ìjọ̀gbọ̀n tó le jù láyé. Ó ní kó má da agbára tó wà nídìí àlàkọjá ẹ mọ̀, tàbí kó má mọ nǹkan tó ń bàjà. Ó le gan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, torí lọ́pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé àṣìgbàdúà ó là ń gbà. Ó ní ò jẹ́ kádùá wa ti gbà láti ọjọ́ yìí. Ọ̀pọ̀lọpọ̀ wa, despite pé mo sọ fún ọ ní gbogbo ìgbà pé a mọ tá ń bàjà gan, ọ̀pọ̀lọpọ̀ wo tiẹ̀ lè identify nǹkan tó tiẹ̀ ń gbàdúà tó ń bàjà gan. Bẹ́ẹ̀ ni mo tẹ̀ sọ fún ọ pé ọ̀pọ̀lọpọ̀ wa ń lu afẹ́fẹ́. Ohun tí mo rí nínú ìrìn àjò mi gẹ́gẹ́ bí wòlíì àti ìgbà tí mo ti wà lórí rédíò yìí, ó ni wípé ìtara àdúà wà. Ọ̀pọ̀lọpọ̀ tó dẹ̀ ní ìtara àdúà yẹ gan, kó tiẹ̀ mọ nǹkan tó ń gbàdúà lé lórí. Ẹlòmíì, bí wọ́n bá gba gbàdúà lórí rédíò pé ogun ìdílé ló ń jà, ó lọ gbàdúà náà nìyẹn. Gbogbo nǹkan tó bá ti àti sọ pé ó ń jà lógo, ó ṣàmọ̀ pé ogun ń jà òun ni. Kò lè ṣàlàyé ẹ̀, kò lè identify nǹkan tó ń jà lógo. Ohun tí ọ̀tá dẹ̀ fẹ́ nìyẹn. Inú òkùnkùn ń dùn nígbà tó o bá lè ṣàlàyé ibi tó farapamọ́ sí. Bí òkùnkùn bá farapamọ́ sí ibi tó jinlẹ̀ nínú ayé ẹ, tó bá farapamọ́ sínú òkùnkùn àlàkọjá ẹ, ó máa jẹyàn níyà gan. Àìmọye àwọn tó ń jẹyà gan. Mo pàdé ọmọkùnrin kan ní ọdún díẹ̀ sẹ́yìn, bá a ti ṣe ń gbàdúà. Ó ní bàbá, ó wá bá mi, gbogbo ìgbà tá a bá lọ sórí òkè, a ní bàbá, gbogbo ibi tí mo bá lọ, wọ́n ní àjẹ́ ni ìyàwó òun. A dẹ̀ ń gbàdúà, èmi náà ń gbàdúà, ṣùgbọ́n lọ́jọ́ kan mo kàn dúró ni mo ní, olúwa, kí ló tiẹ̀ wà nídìí ogun arákùnrin tó fi jẹ́ pé agbára àdúà ò fi kan ẹgbọ́n ilé ìsà? The more tí ọmọkùnrin ń gbàdúà, the more nìyà jẹ. Ẹgbọ́n ó sá kúrò nílé, ayé ò yí padà. Ó fi ìyàwó àtọmọ ńlẹ̀, nǹkan ò yí padà fún. Ọjọ́ tí a wá jọ ń gbàdúà, olúwa wí pé kí n yọ ọjọ́ mẹ́ta lẹ̀, òun fẹ́ fi àṣírí ogun tó ń jà wọ́n. Bá a ti ń gbàdúà, olúwa wí fún mi pé ìyàwó ẹ̀ ò lájẹ̀ rárá, rárá o. Lóòótọ́ ogun tó ń jà àti paṣẹ ìyàwó ẹ̀ ni, ṣùgbọ́n ìyàwó ẹ̀ kìí ṣe àjẹ́. Ẹnìkan ló ń gbé ìyàwó ẹ̀ ṣépègbé. Gbogbo ẹni ó bá ṣàánú ẹ̀, gbogbo ẹni ó bá ṣàánú ọmọbìnrin yẹn, kí ayé ẹ̀ kó dẹdùn arin lẹ̀. Ọkọ ẹ̀ dẹ̀ láàánú ẹ̀. Bẹ́ẹ̀ ni sà, wọ́n sọ fún ọmọbìnrin yẹn pé àtòun àtọmọ tó bá wà nínú wọn, ẹni bá ṣàánú wọn, wọn ò ní rí ọ̀nà lọ. Ìyẹn ni wípé èpè àti èkó tó wà lórí ọmọbìnrin yẹn, òun ló ń bá ọmọkùnrin yẹn jagun. Mo ní lọ́pẹ́ ìyàwó ẹ̀ wá, bó ti dé. Olúwa wípé kí n ṣe iṣẹ́ wòlíì fún. Olúwa wípé tí n bá ti ṣe iṣẹ́ wòlíì fún, ayé ẹ̀ máa yí padà. Bá a ti bẹ̀rẹ̀ sí ń gbàdúà, olúwa wípé kí n ṣe nǹkan tí Ọlọ́run ní kò ṣe lálẹ́ yìí, kí n ṣe fún. Alẹ́ yìí, alẹ́ àṣírí ni. A fẹ́ ba nǹkan jẹ́. Ibi tí ogun rẹ ráyè farapamọ́ sí tó fi ń ṣe àdúrà gbà, òkùnkùn tó bu àṣírí ogun ẹ, orúkọ Jésù Olùgbàlà, àṣírí ẹ̀ tú lálẹ́ yìí. Ẹ̀ka alẹ́, ẹ kú ìsinmi òní. Gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lálẹ́ yìí, ibikíbi tẹ̀ bá ti ń gbọ́ mi, ẹjọ́ ẹ tẹ́tí. Gbọ́kùnkùn bá bo ogun ẹ mọ́lẹ̀, ó máa le gan àti iṣẹ́. Ohun mo ti sọ fún ọ pé lára ogun tó le jù, ológun òkùnkùn. Ibi tó kùnkùn bá ti gbilẹ̀, ènìyàn kì í rí ọ̀nà lọ ńbẹ̀. Ogun máa rí òkùnkùn sápamọ́ sí. Bí ogun bá ti ríbi sápamọ́ sí, ó parí nìyẹn. Láàárín ibi tí ogun máa ráyè sápamọ́ sí, ó ní òkùnkùn. Bó bá ti lè ráyè pamọ́ síbi òkùnkùn, ó máa báṣẹ́ lọ nínú ayé ẹ. Bí ogun bá dúró ní òkùnkùn àìmọ̀kan ẹ, kò sí bó ṣe fẹ́ ṣe, wàá máa gbàdúà. Ẹgbọ́n ilé yìí, ọmọ mi yẹn sá kúrò nílé, ó chèǹjì nọ́mbà, ó ṣe gbogbo nǹkan, kò kú lórí òkè, ó ń gbàdúà. Bẹ́ẹ̀ ni the more tó ń gbàdúà, the more nìkan ń bàjẹ́. Ìfà the more ló di aláàárẹ̀, torí pé o lè sá fún òkòkò. Gbogbo ìgbà tó bá ń rìn, tí ilẹ̀ bá ti ń ṣú, bẹ́ẹ̀ ni tó ń sùn, tó ń lálà, iṣẹ́ òkòkò a máa dáhùn lára ẹ. Alẹ́ yìí, a fẹ́ ba agbára tó fòkòkò bojú, tó ń ja òun ní gbogbo, a fẹ́ bàjẹ́. Agbára tó fi òru bojú, èyí tó ń ba ayé ẹ jẹ́, kí agbára yẹ kó lọ. Agbára tó fi òru bojú, èyí tó ń dà ọ́ láàmú, kí agbára yẹ kó lọ. Agbára tó fi àlá bojú láti bà ọ́ láyé jẹ́, kí agbára yẹ kó lọ. Agbára tó fi iṣẹ́ òkòkò bojú láti ba iṣẹ́ rẹ jẹ́, kí Olúwa kó wú agbára yẹ mọ́lẹ̀ pátápátá. Gbogbo ipá àti agbára èyí tó ń fi ayé ní ọ́ lára, kí Olúwa kó pa rẹ. Ọmọ ìbá ti rọ̀nà lọ.
se ni ogun to nja o si farasin o ni o ti re adua igba lale yi o ta fe fi gbadua lale yi o ni pe koluwa ko be ibi ti ogun ye para pamo siwo e gbo gbogbo eni to ba gbo mi lale yi o li e ni bo igbadua femi dani gbogbo awon to wa ninu iwe awon gba keji gbogbo awon to wa ni lo jeriko ye won mo en to fa ti ilu won o fi da won mo pe ibi kan logun fa pamo si o ni o fi da e gbo ile isa emi gbagbo wipe gbogbo igbiyanju lati ma gbiyanju gbogbo ona ni won ti ma to gbogbo

fẹsẹ̀ múlẹ̀ sí mo má jẹ̀mú ni sóòrí ogun tó bá fẹsẹ̀ múlẹ̀ sínú má jẹ̀mú ó máa tú àṣírí ènìyàn ó máa yí iṣẹ́ ènìyàn dànù ó máa ba iṣẹ́ ènìyàn jẹ́ tó bá rí ẹni tó ga láyé tó bá rí ẹni tó ní láyé láyé àjẹpọ̀ ní má jẹ̀mú kan tó gbèrò tó bá rí ẹnìkan tó ní owó lọ́wọ́ béèrè lọ́wọ́ ẹ̀ ó ní má jẹ̀mú kan tó ń dáwọlé mo rí àwọn bàbá tí mo ti bá ṣiṣẹ́ nínú iṣẹ́ olúwa mo rí pé gbogbo wọn ló ní má jẹ̀mú kọ̀ọ̀kan má jẹ̀mú wà lórí wọn má jẹ̀mú wà lórí bàbá abíọlá má jẹ̀mú wà lórí bàbá abíyẹ lẹ́dẹ̀ gbogbo àwọn ọmọ tó dẹ̀ kíyè sí má jẹ̀mú yẹn àwọn lórí agbára ọlọ́run lu olúwa wá wípé gbogbo ẹni tí ó bá ní àkójọ láyé yìí àṣírí ẹ gbọ́dọ̀ bù òun ọlọ́run gbọ́dọ̀ bu àṣírí ẹ àfi kí ó wá rí àṣírí bíbò lọ olúwa wá wípé kí n sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ní lọ́sẹ̀ yìí tẹ́ ẹ̀ ní àṣírí yóò ní tú kẹ́ ẹ wọ má jẹ̀mú àṣírí bíbò.

0: ṣe continually dọ́bù wípé èmi ò dúró títí àmúdọ̀tun mi ò máa fi dé o máa ṣe títí o máa bẹ̀rẹ̀ sí fi rí àyípadà èmi ṣe eléyìí tẹ̀mí sọ fún ẹ títí mo fi bẹ̀rẹ̀ sí rí ọwọ́ ọlọ́run mi ò dẹ̀ tí ì dáwọ́ dúró bẹ́ẹ̀ ni sà má jẹ̀mú àṣírí bíbù o tún lọ lọ́sẹ̀ àṣírí ò ní tú.
1: Ọwọ́ Ọlọ́run á gbé ọ dìde ogun tó borí ẹyẹ ogun atúni láṣìírí ni ṣe ló fẹ́ tu ọ láṣìírí má jẹ̀mú nìkan ló lè daṣọ àṣírí bọ̀ ẹ̀ o ni mo fi tún ra ẹ létí lálẹ́ pé má jẹ̀mú àṣírí bíbọ̀ ẹ̀ tolúwa ní kò bá òun wọ̀ bẹ́ẹ̀ ni kólúwa tó fi ọmọ fún Ábráhámù ó gba dá má jẹ̀mú ní gbogbo ìgbà ni Ọlọ́run ti dá Ábráhámù wò ní àìmọye ìgbà àti Ọlọ́run dan wò ni Ọlọ́run sọ fún pé irú ọmọ rẹ ló máa jogún ẹnu bodè àwọn ọ̀tá ẹ̀ bẹ́ẹ̀ ni sà ẹ̀gbọ́n eléyìí sà Ọlọ́run dá Ábráhámù wò pé mo fẹ́ júwe ara mi fún ẹ gẹ́gẹ́ bí Jehova jire ẹ̀yin wo lẹ fẹ́ rí Ọlọ́run bí olùpèsè lọ́sẹ̀ yìí tí àṣírí yóò ní tú olúwa ni pé ká ẹ wọ má jẹ̀mú àṣírí bíbù ₦550 olúwa ni ká ẹ wọ gbogbo ẹni ó bá gbọ́ mi lálẹ́ tó bá dẹ̀ gba Ọlọ́run gbọ́ tó mọ̀ pé Ọlọ́run yóò bu àṣírí òun tó mọ̀ pé yóò rán gẹ́lì tí ó bu àṣírí òun fún òun ni kò da ọ̀rẹ́ yẹ fi ọ̀rẹ́ má jẹ̀mú àṣírí bíbù rẹ kò da lálẹ́ kò fi sínú àkáǹtì mo máa ń pè fún ọ 6142083872 6142083872 jump in last time 6142083872 Obey Daniel Olufemi Kọmọláfẹ́ ó wà múra àti bá mi gbàdúà láàárọ̀ ńlá abẹ̀rẹ̀ àdúà ọjọ́ mẹ́ta gbogbo ẹni tó bá gbọ́ mi tó dẹ̀ fẹ́ bá mi gbàdúà kì í ṣe àdúà tá a máa gbà lónú church orí afẹ́fẹ́ láti máa gbà orí whatsapp ni láti ọ̀la ló láti máa bẹ̀rẹ̀ tó bá wù ọ́ kó join mi tó dẹ̀ wà lórí whatsapp tó dẹ̀ gbọ́ mi tàbí tí ọmọ ẹ bá fẹ́ join mi àwọn wo ló fẹ́ gbàdúà àwọn tí ọ̀tá dojúkọ tí wọ́n jẹ́ kán lákòjọ àwọn tí òṣù dojúkọ tí wọ́n jẹ́ kíṣẹ́ wọn ó dúró àwọn tí èṣù dojúkọ tó já pé gbogbo ìgbà ní iṣẹ́ tó máa ń ṣubú kò sí nǹkan tó nílò kó kàn máa ṣàmì tí bá ti sẹ́ǹdì ẹ̀ sí ẹ àmì nìkan ló nílò kí nǹkan sáà ti gbọ́ háì orúkọ mi rí bó ti kọ orúkọ ẹ ránṣẹ́ sí mi gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ pè ẹ pè sórí nọ́mbà yìí ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ nọ́mbà yìí ṣiṣẹ́ fún whatsapp lálẹ́ so tó bá pè mí màá tún direct ẹ sí nọ́mbà míì tó ti lè ráyè gbádùn mi dáadáa fún àdúà
0: 070 29 30 57 28 070 1 4 33 81 11 tàbí 080 286 12 238 080 28 61 22 38
1: láfíà fọ orun ayọ̀ ló máa sùn wájú jí ìṣẹ́gun má gbàgbé sáàmù tí mo fẹ́ fún ọ pé lálẹ́ yìí wàá kà á sínú omi ó lè fi wẹ̀ ó dẹ̀dẹ̀ kà á sí ara ẹ lórí torí tó bá ti kà

0: Hallelujah.
1: Mo kí gbogbo ọmọ náà tó ń gbọ́ mi lónìí pé yóò da fún ọ. Ọwọ́ rẹ ọ̀fẹ́ púpọ̀ tó rí kọjá ojú ọgbẹ́ lọ, ó bà lé ọ. Àánú Olúwa tó ga ju ìmọ̀ ọ̀tá lọ, ó bo ọ mọ́lẹ̀. Ó ìtàkùn tá a ta sídìí ọ̀nà rẹ, Olúwa dá iná sùn. Olúwa dìde nínú àánú rẹ, ó da ọ lóhùn. Gba ìrànlọ́wọ́. Ìrànlọ́wọ́ orúkọ mi ni Wòlíì Ọlárẹ̀wájú máa kọ́lẹ̀ láti New York Christ World Gospel Ministry. Ìwọ ṣáà máa ṣe àmì mi tó bá wà. Mo ní ìwò tí wọ́n gbé síwájú rẹ̀ pé wà á bọ́ sínú ẹ̀. Ọ̀gbun tí wọ́n gbé níwájú rẹ̀ pé wà á bọ́ sínú ẹ̀. Ọ̀tá ẹ̀ wọnú ẹ̀ lọ. Àánú wa orí o. Ojú rere wa orí o. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Gba ojú rere. Mo gbàdúrà wípé erédíò ọ̀tá sá lórí rẹ̀ ó bọ́ sí asán. Ìrìtọ́rìn lórí rẹ̀ ó bọ́ sí asán. Gbogbo ọwọ́ ọmọ inú ayé rẹ̀ ó bọ́ sí òfin. Olùfẹ́ níbi kíbi tó ti ń gbọ́ mi, ọwọ́ ojú rere, ọwọ́ àánú kò wọ ayé rẹ̀ rí. Óyá gbà á. Óyá gbà á. Óyá gbà á. Óyá gbà á. Óyá gbà á. Mo gbàdúrà fún wípé adé ògo, adé ìgbédìde tí mo ṣí kúrò lórí rẹ̀ ọ̀run jẹ́ pẹ̀jà fún ọ. Níbi tó fọkàn sí, Olúwa kò yà ọ lẹ́nu. Ibi tó fọkàn sí, Olúwa kò yà ọ lẹ́nu. Mo ní ibi tó fọkàn sí kí Olúwa jáde sí ọ. Ọwọ́ Olúwa ti ń gbé ní dìde, ti ń sojú ọgbẹ́ di bí ayọ̀. Ọwọ́ yẹn bà lé ọ. Gbà ánú Ọlọ́run. Gbà ánú Ọlọ́run. Gbà ánú Ọlọ́run. Gbà ánú Ọlọ́run. Bó jẹ́ ṣàmì yẹn, a dá ìkọlọ rẹ padà. Bó jẹ́ ṣàmì yẹn, ọwọ́ àánú yọ sí ọ. Bó jẹ́ ṣàmì yẹn, agbẹ́ ojú rẹ bà lé ọ. Bó jẹ́ ṣàmì yẹn, ògo rẹ kò fara ọ. Bó jẹ́ ṣàmì yẹn, agbẹ́ ojú rẹ bà lé ọ. Níbi kíbi tó ti ń gbọ́ mi, ọ̀hún ṣàánú rẹ. Ọ̀hún ṣàánú ẹ̀. Lórúkọ Jésù, ọ̀hún ṣàánú ẹ̀. Gbà ìrànlọ́wọ́. Gbà ìrànlọ́wọ́. Gbà ìrànlọ́wọ́. Gbà ìrànlọ́wọ́. Gbà ìrànlọ́wọ́. Gbà ìrànlọ́wọ́. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ògo rẹ̀ dá ọ. Gbọ́ mi, gbọ́ mi, gbọ́ mi, gbọ́ mi. Kí ni wíwé mọ́ sọ? Ẹ́stẹ́rì oríkejì, verse 17, kí ló wí?
2: Ọba sì fẹ́ràn Ẹ́stẹ́rì ju gbogbo àwọn obìnrin lọ.
1: Yes.
2: Ó sì rí oore ọ̀fẹ́ àti ojúrere lọ́dọ̀ rẹ̀.
1: Ẹnìkan gbọ́ mi lónìí, ju àwọn ẹgbẹ́ rẹ lọ lórí àánú gbà. Ju àwọn ẹgbẹ́ rẹ lọ lórí àánú gbà. Ju àmì wò rè é, mo ní lórí àánú gbà. Kọjá ìmọ̀ rẹ lórí àánú gbà. Òun nìkan kọ́ ló obìnrin tó wà ń bẹ̀, ṣùgbọ́n òun lórí àánú gbà. Bíbélì sọ pé Màríà náà láàrin àwọn obìnrin, ó lórí àánú gbà. Èlé bí àzá àbárúṣẹ̀ha, ọwọ́ àánú tó ga, ó bà lé ọ. Mo gbàdúrà lórúkọ Jésù, ọwọ́ tó ká àánú kúrò lórí rẹ, ọwọ́ yẹn gé dàfẹ́. Àánú gbà rí. Mo sọ nípa àánú, àánú tó ré kọjá. Wo bí kò sí ẹni tó rí àánú gbà tọrọ ju ọgbẹ́. Kò sẹ́ni tó rí àánú gbà tó ń kọ àkọsílẹ̀ burúkú nípa ẹ̀. Kò sẹ́ni tó rí àánú gbà tí ọ̀tá rí àtiṣe ẹ̀. Kò sẹ́ni tó rí àánú gbà tí ayé ń kọ̀ sílẹ̀. Kò sẹ́ni tí ó rí àánú gbà tó ń dẹni ẹ̀yìn. Kò sẹ́ni tó rí àánú gbà tó ń sọ ìròyìn àná tí ò lè sọ tòní. Tó o bá sọ ìròyìn àná tó bá rí àánú gbà, wà á rí tòní sọ, wà á rí tọ̀la sọ. Lórúkọ Jésù, àánú rẹ̀ ṣe Ọlọ́run. Ẹ wo bí o, ọmọ ẹrú ni Ẹ́stẹ́rì o, wọ́n kó wọn lẹ́rú wá ni o, ṣùgbọ́n àánú sọ̀rọ̀ fún. Àníyàwó èèyàn tó pé wọ́n ti jẹ́ kí bàgíráǹdì wọn kó dìtà níbi tí wọ́n lọ. Ìwọ kọ́ ló kọ́kọ́ máa jìyà, ìwọ kọ́ ló kọ́kọ́ máa bí ní ilé tí ò sówó. Wọ́n tó wá fi capitalize lórí ẹ̀ wípé ò lè jẹ́ èèyàn. Ṣé bí ọmọ ẹrú náà ni Ẹ́stẹ́rì? Ṣùgbọ́n kò jẹ́ kí ẹ̀mí ẹrú yẹn kó dá ò dúró. Ó ti dá àwọn dúró báyìí o, torí ò kíyè sára. Ọ̀pọ̀ tó ń bá mi báyìí, ògo wà lára ẹ̀, ọlá wà lára ẹ̀, ayọ̀ wà lára ẹ̀, ìgbéga wà lára ẹ̀, ṣùgbọ́n òfin ara rẹ̀ dára rẹ̀ dúró. Ó wò wípé ibi tá a ti bí mi kò tọ́ sí àánú, àṣìṣe mi àná kò jẹ́ kó tọ́ sí àánú. Ọ̀pọ̀lọpọ̀ ti fọ́ Ọlọ́run ò tí ì dálẹ́jọ́, ó ti dẹ́rẹ̀ lẹ́jọ́. Àdúrà mi rẹ̀ o, iyì rẹ̀ kò ṣí. Iyì rẹ̀ kò ṣí. Mo sọ nípa Ẹ́stẹ́rì, ọmọ ẹrú, ṣùgbọ́n kò gbà kí ẹ̀mí ẹrú kó wọ̀ ọ̀lọ́pọ̀lọ́. Àníyẹ ẹni tó ń gbọ́ mi báyìí tá a ti kọ ògo mọ́, ṣùgbọ́n ó lọ skul, but ó ń wùwà bẹ́ẹ̀ tó lọ skul. Ó mọ̀yàn, ó wà bẹ́ẹ̀ tó mọ̀yàn.
3: o ma so o mra be ti o la so any me o oro to temu e jade ko tumo ko yo lare be gbogba we koja tori pe emi eru ki se ninu education lo wa inu aya lo wa o ni a ma ra igba pada tori gbogbo gbogbo ojo eni ba wa ninu ipo eru ki fe dide Lord God Jesus God said today
4: amen
3: by said today
4: amen
3: gbogbo yo ma lo tan gbo mi loni oni ni ojo idide re bere
4: amen
3: tori na emi eru o nbe ninu o marun number 1 o nbe ninu oro bi o meru ba soro a le ti bi oro kiyesi pe eru re leyi number 2 o wa ninu imura o mo nkan won yi o se yi pada o le change oro enu e o le change aso to nwo number 3 o emi eru o nbe ninu isesi eyan eni mi olola ni sugba ma se bi eru to ba wo ba wa ni ah olola le le ba do tin se bi eru bayi se bi agba lagba ni kiroko to se bomo kekere a le ti bi wa kie so mo eru a le ti bi aso kie so mo eru a le ti bi oro kie so mo eru number 4 a le ti bi agbagbo kie so mo eru bi gbogbo aye ba so to ga a ma ni kini ko yi za ti se tori pe eru ni so mentality ati ko ti gbagbe eru e o ti dogbe so ko gbagbe pe eyan le sasijori la isogun ko gbagbe eyan le sasijori la do babalawo ko mo o believe gbo awon to je eyan laye ologun ni won ko de ri ba tori emi eru lo ma ronu be harimba kariba saida ye ko ba lika ore nu e wa ti mo pe eru ni imura e wa ti mo pe eru ni bo se ronu wa ti mo pe eru ni tori pe ise awon eru ni ise won le ni wa wa ma soro wa ti mo pe eleyi ko ni bi to nlo idi ni e to ba ma won to nbarin ki esun to nso ki esun mo se ronu tu o bo se nwoso wu ki esun mo se nwuwa iwa won nu a fi mo baya wa lo bi to nlo jesu ko so pe nipa iwa won la fi mo won to a le ti bi iwa ki esun mo eru mo gbadua emi eru to lo lara re
4: amen
3: oh my god ani emi eru o gba lara re
4: amen
3: number 5 o la ti kiyesi eleyi o eh awon eru ki n gba woli gbo tori eh awon ba lo ma nlo woli awon eru ki nlo woli lo ka ba bu dada fun ba awon ba to je ni story woli lo yan won ba awon meru a ma taku woli tori pe won ki so mori te woli lo de ka yan omo tori te en to ba tin taku woli ko to si po god a ti ni fi lo tori ko le ye tori awon bo mo ba di kan lo mo ba je n toju woli ba je n teji son woli ba se n ba woli se ba awon eru ari kini o le ni won emi eru lo je be emi fasa lo je be a le ti pa ikie sara nipa oro won kie si won a le ti pa bi aso won kie si won a le ti bi ironu won kie si won a le ti bi oro enu won kie si won a le ki won je n ta ko awon woli kie si won pe eru ni won iwo to mo po ki seru be sa meta pe o ni seru
4: Bami,
3: and me Christy, and me or your Fanny. Well, I study to Bani Paye, Erunio, O Matai, Luyako Faran, my year, O Manui, sorry, Luyako Faran, my year, Oyako Masoro Bieru, Oyako Waso Bieru, Oyako Wabieru, Oyako Tabuka. Tako wo li biaru e ko se biaru fa gbogbo kan maru ko da duro o dis o duro pe no emi ni o gba ise ni la e ma gbagbe o obinrin ni won ki ka obinrin ni stanley sugbon wa nlo ayan mo e ati gba awon mo jula mo so le fo lo ni pe iye re se
4: amen
3: e gba o iye re se
4: amen
3: ah obinrin biri o de so pe o ni iru iru igba bayi ni oluwa fi da ohun si o mo the reason why to fi wa laughing nigba na ba mo eru mi ani a eru ni mi o beni ni mi won mo ma ba mi won mo iya mi sugbo beni yo gba o gbe ara e kale injo iwo mo ya won du ta gbara ni ba history bibeli o pada so ni pa pe okunrin ni mo tabi obirin o to ta so ni pa ni pe ni pastor re la gba iso ni la aye ti to e ja gbadua loruko Jesus aye o ni ri omu
4: mi
3: ipade olojo meta kon bo bayi o ma lagbara o tani o fe seru mo ko ki haleluya
4: haleluya
3: ojo meta ni o 28 29 30-31 ọjọ́ mẹ́ta ìmú padà pọ̀ sípò
1: olùfẹ́
3: jẹ́ ṣọ̀tẹ́ bá kọ ẹrú mọ́ ó lè lè dára ẹ o bá mọ̀ bá ti ẹ̀ṣẹ̀rẹ̀ ní ìràn rẹ̀ rí ó lè lè gbára ẹ o tó bá wà lókè tó fẹ́ jábọ́ ó lè lè kọ́nẹ̀tì ara ẹ o ọjọ́ mẹ́ta ni ẹ wọ́n wòlíì ó máa lágbára aago mẹ́sàn-án alẹ́ lálẹ́ alẹ́ la ó bẹ̀rẹ̀ iṣẹ́ òru ni o torí ó tó fi ṣí ọ̀sán kan náà ṣe o òru náà ṣiṣẹ́ yẹn o so tó a máa gbà padà òru yẹn náà lọ nílò ó tẹ̀ gbọdọ̀ pé mẹ́ta ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mọ́ bá mi iṣẹ́ wòlíì ló jáde wípé àwọn èèyàn ń bẹ ní ìgboro ayé tí ogun wọn ti dágbére fún wọn àwọn èèyàn ń bẹ ní ìgboro ayé tí àwọn ti sọnù pé nínú ọdún mẹ́ta yìí bàbá rẹ̀ wípé àwọn èèyàn yóò gba ogun wọn padà ìwọ tó ń gbọ́ mi ọkọ nínú ẹ nínú wa ni ọ olúwa wípé kà fún àwọn èèyàn ní òróró mẹ́ta gbogbo èèyàn 2000 oil olúwa ní kò fún gbogbo èèyàn àtọmọdé àtàgbà ẹni tó ti jábọ́ tó fẹ́ dìde oníkan fún ẹni tó ti dìde tó fẹ́ jábọ́ oníkan fún ọ̀dọ́ tó fẹ́ di èèyàn láyé oníkan fún ẹ̀yin tẹ́ fẹ́ ọ̀bùn òkìkí kò síbi tó kìkí wà lẹ́yìn jésù ẹ̀yin tẹ́ fẹ́ di olówó ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ tẹ̀ tí ìrọ̀wọ́ di lọ́dún yìí wọ́ kó tó cross over sí august olúwa wípé kí n kó yín jọ ọjọ́ mẹ́ta ó máa la ọjọ́ mẹ́ta ni ó máa le ẹja dókè lọ́hùn gbọ́ ìkéde ìpàdé náà ògo ni fọlọ́hùn.
5: Ogbogbo tí ọ̀dájú ayọ̀, ogbogbo tí dojú ẹrù. Jésù Olúwa wá ṣe tó fẹ́ wá ojútùú sí ọ. Nípasẹ̀ mi, àyànfẹ́ ọmọ ẹ̀. Prọfẹ́ bá ń kọ́lé ọlọ́run iwájú àrùn ní ọbádàrẹ́. 3 night of restoration. Oru mẹ́ta ìbò bọ̀ sípò. Látọjọ́ Wednesday 29 to Friday 31st July 2026. Oríire gbogbo tó ti pàdánù. Àwọn ẹ̀tọ́ tó tọ́ sí ọtí ògùnkùn ti jà ọ́ lólè. Ẹ̀mí àwọn wòlíì fẹ́ ṣàwárí ẹ̀ dápadà fún ọ. Nípasẹ̀ pẹ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run aláàyè. Àwọn olórin ẹ̀mí kíngà jídára. Akọrin Jésù. Pẹ̀lú mínísítírì ẹ̀sìn Tọ́lá Kẹ́mi. Àròlé ọbádàrẹ Prọfẹ́ Bankole Ọlọ́run iwájú yóò máa sọ tẹ́lẹ̀ lúkọ Jésù iṣẹ́ agbára yóò máa ṣe. Aago mẹ́wàá alẹ́ nínú adúrà máa jò. Lọ́jọ́ Wednesday 29, Thursday 30, àti Friday 31st July 2026. Bẹ́ẹ̀ni wòlíì máa ń pè òróró ojúrere fún yẹn 2000 lọ́fẹ̀ẹ́. Ó yá nínú ìjọ Christ World Gospel Mission. Tó wà ní nọmba 8-10 Bakare Street. Bí I Petro and Filling Station. Iṣẹ́ rí ìgbọ́dọ̀ rò. Nílu ego. Ohun gbogbo tó ti pàdánù. Jésù Olúwa wá ṣe tó fẹ́ dá padà fún ọlọ́pọ̀lọpọ̀.
3: Mo kí gbogbo ọmọ ọlọ́tẹ̀ ń gbọ́ mi pé òkú oríire o àsìkò ìjìdé ti tó o bẹ́ẹ̀ni tí wọ́n ti gbé ìkéde yẹn kó àdírẹ́sì yẹn sílẹ̀ bàbá wòlíì báwo la ṣe máa débẹ̀ nínú ìpàdé yìí ẹ pé àwọn nọ́mbà yìí ó yá ẹ pè fún wọn.
2: 091-5899-4696 091-5899-4696 or 081-32-38-9415 081-32-38-9415.
3: Máa pe àwọn nọ́mbà yẹn ẹni 300 ni mo fẹ́ gbàdúrà fún. Máa pe nọ́mbà yẹn títí tí màá fi gbé. Torí ẹ̀mí ẹrú yẹn gbọ́dọ̀ jáde. Ogun ni, ọfà ni, àṣàsí ni, igbógun ẹ̀ pátápátá, ìwọ́lọ́run lè jára ẹ gbà. Ọmọ pe lógun o lè gbára ẹ. Ọmọ pe lásàsí o lè gbára ẹ. Ọmọ pe ní ẹ̀gún o lè gbára ẹ. Owó ara rẹ ni ayé rẹ wà. Pèmí nísinsìnyí wòlíì. Èmi ni àròlé ọbọ̀dá rẹ̀ tí gbogbo ayé ń pariwo ẹ̀. Láti ọmọ ọdún mẹ́jọ tí máa jẹ̀mọ́ orí ẹ̀ dájú. Pé àwọn nọ́mbà yìí bàbá báwọn àti máa débẹ̀ ó ní láti wá ní torí oṣù tó fẹ́ wọ oṣù ọgọ́st yẹn láwọn gbé orí rẹ̀ sókè tán nínú ayé nínú ìgboro ayé ayé àtọmọdé àtàgbà wọn dìde láti ràn lọ́wọ́ ó kù sọ́wọ́ rẹ̀ aago mẹ́sàn-án ni 29-30-31 má jẹ̀wọ́ fọ̀hún. Ògùn abújáde ìwọ tó ń gbọ́ mi tá a bá lè ṣàánú ẹ́sítẹ́ẹ̀dì ta ṣàánú ẹ́sítẹ́ẹ̀dì a ó ṣàánú ìwọ náà. Ayẹyẹ a ó ṣàánú ìwọ náà. Máa pe nọ́mbà yẹn tí màá fi gbé. Bàbá ẹ fi àṣẹ ọ̀run gbàdúrà fún mi. Gbogbo ẹyin tí ìkó lọ ti lọ ẹyin tó ti kó ẹyin lógun lọ ẹyin tó ti gba iṣẹ́ yín lọ ẹ lọ pìpì à òróró kankan fún everybody. Ọ̀fẹ́ ni olúwa ní ká ta ọ olúwa ní kí n fẹ́ everybody. Bọ́tù kò rí ayé rà fara hàn. Ẹ tún àwọn nọ́mbà yẹn pè.
2: 091-5899-4696 091-5899-4696 or 081-32-38-9415 081-32-38-9415.
3: Èmi kí mi tó bá ti ń bọ̀ tó bá ati de isheri idimu ni egbeda ni renta about ye verse ona to lo si gondo duro ni Genesis bus stop ni egbe petro cam ona to ba petro cam ye koja so for we pay on lo si Christ word ni back of the street wa gbe oje be owo anu oluwa o ko sokale
4: amen
3: owo ori ofe oledumare ko sokale
4: amen
3: anu re ko ba ti se
4: olorun amen
3: anu re ko ba ti se
4: olorun amen
3: e ja gbo gan e ja gbo ka soju si verse 17
2: oba si feran Esther ju gogo awon obirin na lo
3: e ma gbo ama bo kin show the color brito wa nbe o bo won ni ami anu so lori e anu lo nilo ki se lala baba te yo ba sise die o ye ki anu po ba ki o ma sise sise ki anu ma foro ofa ye ni o ogun aye ni o anu lo ma mu ise yoyo anu lo ma so de lagbara anu lo ma ta lagbara da lagbara si tori anu ise te yo ba se te ba ro wo nbe inu ama du ati se anu no ma sere iseyan anu no ma mu inu eyadu anu no ma je seyan lade ha anu la mo ni ti o fa ifa no do ko ti e oga bo fa anti bo fa ko mi be wa roko gidi iye ti anu ba soro fun o lo roko gidi o mo gbadua pe anu fun fun
4: amen
3: nitori ati o je estate se lodo yen oruko le pari mo laye ani eni ti o lo touch don pe ni Esther tori pe o ba yan mo o ba ma je murin lodo na mi o mo to nfe mi o mo to ngba lo ngba le lori mi o mo to fa ki je so se fun o ninu isoro ojo meta yi owo ya de te
4: amen
3: anu soro lori Esther aye de yi pada aye Esther ni kokoro yi pada aye gbogbo du papata o de yi pada bibe ni pe laani gbogbo obirin to wa nbe olora anu gba ijade kan gbo mi loni se o ma ra anu gba shall we are anuba? Talo mara anuba. Talo mara anuba. Talo mara anuba. Esoke baba.
4: Baba.
3: Anu oluwa.
4: Anu oluwa.
3: Fon inu aye mi.
4: Fon inu aye mi.
3: Anu oluwa.
4: Anu oluwa.
3: Fon inu aye mi.
4: Fon inu aye mi.
3: O ye gbadura.
4: O gba Jesu.
3: Baba.
4: Anu oluwa. Fon inu aye mi. Anu oluwa.
6: Go at
3: www.jordan101.com/baby ko gba soju aro o to re nilo ohun loru oru lo ma ri gba pada bibeli pe wa teyan si eyan su ota re wo fun opo si alkama o ba ti e lo oru lo wa oru ni adam ma mu omo le ni ojo mentai baba mi wi pe e fun 2000 ni ororo gba mi be sin pe awon number yi baba bawo la se ma debe time woni ibola ma joko si be sin pe awon eyan pe kill address ibe o ye pe fun won
2: 0915899 4696 0915899 4696 or 08132389415 08132389415
3: gbogbo omo lo to gbo mi loni se oni lojo igbedide re bere
2: amen
3: ko do meta ko ma pe baba woli eyin 300 la ram lati gbadua fun ma pe number mejeji pe baba e sure fun mi number 2 ko number yen sile titi ba fi ni ma fi gbe call yen number 3 our address if you to share but not back on the street ni jerry idimbo ni egbeda ni along petrochem bus stop on the road I do the pregnancy bus stop tell about the day petrochem me egbe okada any lo back on the street wa gbe o debe wo bi as the candidate re re o aye yo gbo un re
2: amen
3: e paruwo so ke baba
2: baba
3: russia your simi
2: russia your simi
3: baba
2: baba
3: russia your simi
2: oh god yeah.

0: 091-58-99-4696 or 081-332-38-9415 081-332-38-9415.
1: Ọ̀rọ̀ kan ṣe ní tọ́ọ̀kì láàárọ̀ yìí tó yà mí lẹ́nu. Ọmọ kò sí ní sáfíìsì kò sí bí. Ọmọ dẹ̀ gbé ìrànwọ́ wípé ó ní ṣọ́ọ̀bù kò bá mi sápò ó ní ṣọ́ọ̀bù. Olúwa wípé àwọn kan lọ dá oògùn ṣáájú ṣọ́ọ̀bù ẹ̀. Ṣọ́ọ̀bù tí ò tí ì ṣí tó tí ì bẹ̀rẹ̀ ayé ìburú o. Ẹni tí ò bá ní wòlíì á jìyà láìní wòlíì. Ẹni bá ní wòlíì ni kì í jìyà láìní bàbá o. Tó bá ní wòlíì àṣírí àbò o. Nínú ìpàdé 26 yẹn make sure we pay ọjọ́ Sunday yẹn ó wà ń bẹ̀. Ní 29, 30, 31 òru ọjọ́ mẹ́ta fún ìmúpadà sípò yóò dẹ̀ dáa fún ọ. Wednesday ọ̀sẹ̀ yìí mo fẹ́ kó wà ń bẹ̀ déètì yẹn mo fẹ́ kó kọ́ sílẹ̀ mo fẹ́ kó wá ọjọ́ Wednesday 22 Sunday ọjọ́ Wednesday 22 ìrọ̀lẹ́ ni ra suite onígi.

0: ẹrú di ọ̀dọ̀ yàtà ẹ̀dá tó ìjákulẹ̀ ojoojúmọ́ olúwa dájú o jésù olúwa wa gbé òróró ẹ sọdọ gbé omi ẹ sọdọ ẹ jẹ ń gbọ àwọn tó bọ lọwọ ìjákulẹ̀
1: mọ.
2: Pray that Lord. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Nígbà tí mo wá sórí òkè mo ń bá wọn gbàdúrà ọjọ́ tí mo wá last wọn ní ká kánlẹ̀ ká béèrè gbogbo nǹkan tá a bá fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo ti ń lọ USA ṣùgbọ́n mo wá sọ pé ìgbà tí mo lọ last ìyàwó ọmọ mi ọkùnrin ló ń bí ó lóun fẹ́ obìnrin ó ní mọ́mì kí mi bá ń gbàdúrà kó náà rò obìnrin mo ní kò sí wàhálà mo lémi kọ́ ló ń sọ ọmọ mi ní Ọlọ́run ni mo ní tí mo bá bẹ̀rẹ̀ gbàdúrà kí ìwọ náà máa gbà á mo ní máa gbàdúrà ní ṣọ́ọ̀ṣì bàbá mi ọtọ́rítì mo ló dẹ̀ máa gbà tí mo bá dé Nàìjíríà ó ní kò burú bí mo ṣe wá síbí nìyẹn ìgbà tán ní kán béèrè nǹkan tí èèyàn fẹ́ mo béèrè mo kánlẹ̀ mo ní ọmọ yẹ ó gbẹ́kẹ̀lé Ọlọ́run ó dẹ̀ gbẹ́kẹ̀lé mi Ọlọ́run má dojú tì mí kó jẹ́ kí ọmọ yìí bí obìnrin mo ló ń ṣe dáadáa pẹ̀lú mi so bí mo ti kúrò ń bí bẹ́ẹ̀ ni ọmọ mi àbígbẹ̀yìn pè mí ó ní mọ́mì máa múra USA mo ní USA lọ́wọ́ tí mo wà yìí mo nígbà tí mo lọ yẹ mo ní ibi tí mo jókòó sí mi ò fẹ́ o mo ní lẹ́tẹ̀ mi wú mi ò rí bí náà sẹ̀ mo ní tẹ́ ẹ bá lè gbé mi sí fourth class mo ní màá wá ó ní nǹkan tí mo bá béèrè náà náà máa ṣe fún mi mo ní sókè wọ́n jẹ́ ra tíkẹ́ẹ̀tì ìgbà tó ra tíkẹ́ẹ̀tì tí mo dé nù plane mo ń lọ sí second class àti kínní ibẹ̀ lóyìnbó ti wá mú mi ó ní kí n máa bọ̀ kí n máa bọ̀ níbo kí n máa bọ̀ níwájú wọ́n jẹ́ mú mi lọ síwájú ọmọ kan tí mo pàdé ó ní mọ́mì ẹ̀ṣọ́ rire.
3: Bẹ́ẹ̀
2: ìgbà tí mo jẹ ìdánwò mo wá.
3: This is a sweet and it's about to get all
2: fun. Wọ́n wo ọmọ mi ní yàrá tó mú mi sí tẹlifíṣàn wà bẹ́ẹ̀ mo ní ẹ̀rọ bá mi gbé bàbá ọtọ́rítì sí mo lóun ni mo fẹ́ máa wò wọ́n jẹ́ ìgbé bàbá ọtọ́rítì sí so nígbà yẹn mo wá ń wò wọ́n ọjọ́ tó ń ṣe bátidé mo rí wọn kéréje báyìí lórí òkè.
0: Lẹ̀ ń wò mí kedere.
2: Mo ní ha mo ní bá dẹ̀ wà ń lé nígbà tí bàbá yìí ṣe bátidé o mo wá pe ọmọ mi yẹn tí mo wà lọ́dọ̀ ẹ̀ mo ní bàbá tí mo gbàdúrà lọ́dọ̀ ẹ̀ fún yín mo ló ń ṣe bátidé.
3: Today, great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
4: Yes, so my people, this is not Jordan Drive. Now they listen to so we'll get better information. We won't give you no move and each other, but if you don't say,
2: only team of Aja Nigeria, only my lucky one. And whoa, you want to love off you? Oh, mommy, tea, what's up? Oh, be up here, yeah. But team of down, oh, why said the photo, only keep me warm. Mo ní oyún nìyí ó ní ẹ mo ní rán ọkọ rẹ wá kó wá gbòròró ọtọrítì so wọn fún ni mo fún wọn ní òróró ọtọrítì mo ní kó lò ó kó la ó fi panú ẹ mo lọ́bìnrin ló máa bí ó jẹ́ lọ ó lọ bímọ ó bí ọbìnrin.
0: Stand up and shout hallelujah. Emi goke ogota laye mi ni tuma Ọlọrun ọdẹ ni kò wọ aṣọ ayẹyẹ sẹ.
1: Charlie was third government of celebration.
0: Gbogbo tí ò ní jẹ́ kó ṣayẹyẹ.
1: I don't allow you to celebrate.
0: Lórúkọ Jésù ni jo.
1: If you are too much of a fire consumed.
0: Mo rí ẹ̀pọ̀ ṣayẹyẹ.
1: I see you celebrating.
0: Mo rí ẹ̀pọ̀ rẹ́rìn.
1: I see you laughing.
5: Mori Epo Oyo.
1: I see rejoicing.
5: On congratulations.
1: Voice of congratulations.
5: Obrasi first.
1: Yes, now begin to come unto
5: me. Gbogbo eyin te waye.
1: All of you that came to the world.
5: Ti e loju ayo.
1: I never had day of joy.
5: E ma loju ayo.
1: You have day of joy.
5: Adu eleyi.
1: This prayer.
5: O se pataki.
1: It's very important.
5: Won pe ni adua oku die ko bosi ko bosi.
1: The prayer of almost there but never there.
5: Near success syndrome power.
1: Every oke ni akude.
5: Eyan ma de ikorita ati gbare.
1: You get a junction of receiving that.
5: Won de ni jori gba.
1: Suddenly you don't get it
5: again.
1: That's
5: only a bami.
1: Please help me. Three times now.
5: No time for the show wedding.
1: They are getting
5: the wedding. Wedding
1: or the wife. I never took place.
5: Mo wa so fun.
1: I told her.
5: Oju ala re ni.
1: Is in your dream.
5: Ọkunrin wo lo mo nyo si
1: o. We thank God always appears to
5: me. Oni Sami o kin roju e.
1: That I don't see
5: yo boju.
1: He will come as face.
5: Ṣugbọn ma feel